0: ọjọ́ ọ̀la wa ni àwọn ọmọ wa ẹ̀yin òbí ẹ jẹ́ ká rí pé a lo àwọn ọmọ wa ní ìlòkulò ọmọ ọdún mẹ́jọ sókè èyí tá a gbé gbalé lórí ìlòkulò ni àbí èyí tá a rán lọ sí ọmọ ọ̀dọ̀ àsìkò yìí ni àwa lè fìfẹ́ hàn sí wọn ká tọ́jú wọn ká rí pé wọ́n lọ sí ilé ìwé tàbí kọ́ṣẹ́ ọwọ́ kí wọ́n lè ní ọjọ́ ọ̀la tó dára kí wọ́n lè daṣọ àṣírí bò wá nígbà táwa náà bá dàgbà tán ọjọ́ ọ̀la yẹn gan ni kókó fún àwa òbí nígbà tá a bá lè ṣiṣẹ́ mọ́ tá a ti dọmọdé padà kí wọ́n lè wúlò fún wa ní ọjọ́ ọ̀la ọjọ́ ọ̀la wa ni àwọn ọmọ wa àbí ọmọ tá a fún ní ọjọ́ ọ̀la tá a jẹ́ kó kàwé tàbí kọ́ṣẹ́ ọwọ́ ǹjẹ́ ó lè wúlò fún wa ẹ má jẹ́ ká lo àwọn ọmọ wa ní ìlòkulò kí ni wọ́n lè dùn sí wa ẹ̀yin òbí ẹ jẹ́ ká rí dájú pé a lo àwọn ọmọ wa ní ìlòkulò ká ṣiṣẹ́ fúnra wa ní ìsinyìí ká tọ́jú àwọn ọmọ wa kí wọ́n kọ́ṣẹ́ kí wọ́n sì kàwé yanjú kí wọ́n lè wúlò ní àwùjọ ọjọ́ ọ̀la wa ni wọ́n ẹ jẹ́ ká tọ́jú wọn ìkéde wa láti iléeṣẹ́ Radio 103.5 FM.
1: Pàálẹ̀ kíní pàálẹ̀ kejì bójú òun bá dami balùbàlù ni ó máa wò wò ó bàbá alékún ṣé o fẹ́ paya rẹ ni tó fi jẹ́ gbogbo ìgbà nílùú ṣáá ni bí aṣọ òfin o ti wá da aláìsàn kalẹ̀ báwo ni ó ṣe ṣe ìyá àwọn ọmọ rẹ̀ dalẹ̀ bẹ́ẹ̀ òun yìí náà ló máa fẹ́ gbé gbogbo bùkátà inú ilé yín wò ó ọ̀rẹ́ mi owó tí mo ní ni mo yá o bó bá ti rọ ara rẹ pa o ò lè rí obìnrin mìíràn tó lè ṣe bí ìyá alékún ṣe ń ṣe fún wọn nípa iṣẹ́ ilé ìtọ́jú àwọn ọmọ bùkátà gbígbọ́ àti ìtẹríba ó tán ara rẹ bá ara rẹ sọ̀rọ̀ kò fa ìyá rẹ mọ́ra aya gidi wọn lóde dẹ́kun àti máa lo obìnrin nínúkulò ìkéde yín wá láti iléeṣẹ́ Radio 103.5 FM.
2: Ìjáfara léwu lórí ọmọ rẹ ọkùnrin tàbí obìnrin ojú báyìí náà lalákan fi ń ṣọ́rí ẹ̀jẹ̀ àrídájú pé a kó àwọn ọmọ wa ní ọ̀nà tí wọ́n lè fi mọ̀ tí ẹnikẹ́ni bá fẹ́ fi tipátipá bá wọn lò kí ìwọ òbí náà pàápàá má ràn ọmọ jáde nígbà ilẹ̀ bá ṣú tàbí fi àwọn ọmọ sílẹ̀ nìkan nínú ilé níbi tójú rẹ ò tó kẹ máa wá tẹ̀ mọ́ àwọn ọmọ létí wípé kí wọ́n má gbà kí ẹnikẹ́ni yálà ọkùnrin àbí obìnrin ó fi ọwọ́ kan ẹ̀yà ara wọn ẹ̀yin òbí ẹ rántí wípé ohun tá a bá fi sílẹ̀ lẹ́nu ajá ń gbé o ẹ jẹ́ aràgà bo àwọn ọmọ wa gẹ́gẹ́ bí ẹdìyẹn ti ń ràgà bo ẹyìn ẹ̀ kí a sì jẹ́ olùṣọ́ àwọn ọmọ wa bí ìgbà tí pẹ́pẹ́yẹ ìbá máa ṣọ́mọ rẹ̀ káàkiri òde ìfipábánilòpọ̀ lè túnú dà ẹ jẹ́ ká kojú ooru sí i láwùjọ wa ká sì panupọ̀ sọ wípé ìfipábánilòpọ̀ kò bójú mu láwùjọ àwọn ọmọ nìyàn ìtanijí yìí wáyé láti iléeṣẹ́ Radio 103.5 FM.

tó di sísọ èrò ní kọ́kọ́ jẹyọ sílẹ̀ lọ́kàn. Èdè la sì fi ń de èrò. Ìdí abáwátáwọn Yorùbá máa gbé èdè lárugẹ. Àwọn orílẹ̀-èdè tó bá ń pọ́n èdè wọn lé a máa tayọ jaburata. Nítorí pé ẹni bá ń sèdè elédè, a máa rèrè lérò. Ẹni bá ń rèrè lérò, a máa ṣèṣe oníṣe. Ẹni bá sì ń ṣèṣe oníṣe ńkọ́, ìwà oníwà lórúfẹ́ onítọ̀hún yóò máa hù. Ẹni bá wá ń wa oníwà wàyí ò yóò jẹ́wọ́. Bẹ̀rẹ̀ sí ní sèdè rẹ lónìí, sọ sáwọn ọmọ rẹ, ará, ọ̀rẹ́, ìbátan, ojúlùmọ̀ àtàwọn alábàágbé rẹ. Má fọwọ́ òsì júwe lé bàbá rẹ. Ìwọ tilẹ̀ ti ń sọ tẹ́lẹ̀ kárí láì tẹ̀síwájú. Èdè rẹ òun ni ìdánimọ̀ rẹ. Ìtanijí yìí wáyé láti Radio 103.5 FM tó kalẹ̀ kà sílùú Ìkòyí ní ìpínlẹ̀ Èkó. Káwọn tó di sísọ èrò ní kọ́kọ́ jẹyọ sílẹ̀ lọ́kàn. Èdè la sì fi ń de èrò. Ìdí abáwátáwọn Yorùbá máa gbé èdè lárugẹ. Àwọn orílẹ̀-èdè tó bá ń pọ́n èdè wọn lé a máa tayọ jaburata. Nítorí pé ẹni bá ń sèdè elédè, a máa rèrè lérò. Ẹni bá ń rèrè lérò, a máa ṣèṣe oníṣe. Ẹni bá sì ń ṣèṣe oníṣe ńkọ́, ìwà oníwà lórúfẹ́ onítọ̀hún yóò máa hù. Ẹni bá wá ń wa oníwà wàyí ò yóò jẹ́wọ́. Bẹ̀rẹ̀ sí ní.

0: What have they been doing? To conquer the country. You know about teaching German. Or you can. I won't get that. I will not teach you what. Now, I will pay you. But when you see the good guys, I won't get that. And there, Jack, who are the real one. But when I say, she's a jury. Latifisa, me, I, yeah, joy, double, which is a lag, but lie. Food Safety Day. The World Mark Food Safety Day. Tabarika wo, a ri wi pe ounje oriawo. Ounje ba ti ku ninu ise, a bi se buse. A ko sha o. Opolopo awon ilana tawon yo fi n pese ounjije ni ilu Eko, ni di Nigeria lapapo, ninu awon oja, ninu restaurants loju titi.
1: Mata to ni inu le bawo la se preserve.
0: Awon ta wa nu le na bawo la se preserve e. Se gbogbo party na lo ti se ounje gidi. Gbogbo ẹ bẹ́ẹ̀ lọ lábẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀
1: gbogbo oúnjẹ tá a ṣe inú ilé wa náà ló láti dáadáa lọ́ndà
0: hygienic environment. Báwo la ṣe máa dájú pé láti oko oúnjẹ wa mọ́ tónítóní láti oko tá a bá process ẹ̀ transportation wo ọ̀nà ọkọ̀ wo là ń gbé gbà àwọn ẹran tá à ń jẹ bó lọ́ ti ń kó wọn bá gbẹran míì sun lórí ọ̀kadà báyìí ẹ wo pé
1: àsúnyànjẹ
0: àwọn ẹran míì lórí àtẹ ìṣiṣẹ́ àpò oríṣiríṣiríṣi. Báwo la ṣe ń ṣe báwo la ṣe story there to the final consumption to di pé
1: àwa gbé àwa ń jẹ àwa jẹ tọkọ ògùn tó fẹ máa rún wánú tàbí mú
0: àìsàn wọlé sí wa. Báwo la ṣe fẹ́ ṣe tó ń jẹ wa ò ṣe ní kó bá wa.
1: Oúnjẹ dáa fún ara oúnjẹ fún ẹ̀mí ẹ̀mí fún oúnjẹ gbogbo ẹni tó bá ń jẹ ọmọnìyàn lẹ́yìn tí ọlọ́run ọba bá ti dáàbò bò wá tán a gbọ́dọ̀ jẹun a gbọ́dọ̀ mumi. Béèyàn kan bákọ̀ tó lóun ò ní jẹun ọjọ́ mẹ́ta ẹsikíìsì sá kò yà á kọ́ ojú ẹ̀ o nígbà tó bá ṣubú tán a wá máa fọwọ́ ṣàjúwe pé ẹ̀mọ jẹ sí mi lẹ́nu àní ṣàìsàn àní ṣu àní ṣàìlè jẹun àìbá bá rí bí orin wa gbàtà wà lọ́mọdé sọ́mà fúd bọ́kà nà ít sọ́mkà ít bọ̀ àbúnà fúd wí á fúd àwí kà ít. Glory be to the Lord.
0: Olúwa
1: gba ọkẹ wa. Ọ̀dà báwo la ṣe ń ṣètọ́jú oúnjẹ wa tó bá ti tó àsìkò a ṣe ojú òpó torí pé oúnjẹ dára fún ẹ̀mí ẹ̀mí náà sì dára tó bá rí oúnjẹ. Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ tòní tó gara síwájú mi ibẹ̀ náà ni wọ́n ti sọ wípé ìròyìn ẹ̀jọ̀ ń tó ń wà mọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí náà lọ̀rọ̀ torí pé ó ranjú mọ̀ bí òṣùpá alẹ́ sínú gbogbo àwọn ìwé ìròyìn ni o pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni la ò la ajá àtẹkùn wọn ò ní bára wọn ṣeré kí ẹkùn wá ní kí ajá wá ní kí ẹkùn ó wá máa pòun ní ọ̀nkú lábẹ́ bó ti wù kó rí ẹ̀yìn agbésùnmọ̀mí tẹ́ǹdẹ̀ orílẹ̀-èdè nàìjíríà láàmú ẹ̀yìn lè máa padà wá sẹ́ńpẹ́ o torí wípé àgò báyìí ni ó dé adìyẹ gbẹ̀yìn ààrẹ orílẹ̀-èdè wa ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n sọ ọ̀rọ̀ yìí tí wọ́n sì mú dá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé ó ń ṣọmọ lóòkú bẹ́ẹ̀ ni o a ò ní sí pẹ̀lú òkú ẹ̀ láéláé torí wípé àwọn ò rí wípé apá àwọn ẹṣin ò kọkú ó díhun tí wọ́n jọ̀gọ̀dì sílẹ̀ látàrí ìgbésẹ̀ eléyìí tó yakin tí wọ́n tún ṣe àtìlẹ́yìn fún àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà láti rí wípé wọ́n ń kó àwọn jáde ní gbogbo ibi tí wọ́n bá wà pátápátá lórílẹ̀-èdè yìí bẹ́ẹ̀ náà ni wọ́n tún dunnú lórí bí wọ́n ṣe gba àwọn èèyàn sílẹ̀ nípínlẹ̀ Borno ìpínlẹ̀ Plateau ìpínlẹ̀ Kaduna ìyẹn bẹ nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde láàárọ̀ tòní tí wọ́n ní ìgbà díẹ̀ náà ló kù àsìkò díẹ̀ náà ló kù tó jẹ́ wípé orílẹ̀-èdè Nàìjíríà ti àbọ̀ àwọn mẹ́rin ogójì èèyàn ó dín ní ọgọ́ ẹ̀yìn irinwó náà ni wọ́n sọ wípé wọ́n gbà sílẹ̀ nípínlẹ̀ Borno ìyẹn ní North East tí wọ́n sì sọ wípé wọ́n tún gba àwọn òbítíbitì èròjáde náà kúrò nínú ìpínlẹ̀ Kaduna lọ́wọ́ àwọn ajínigbé wọn bẹ́ẹ̀ náà lọmọṣorí nípínlẹ̀ Plateau tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu sì sọ wípé a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kí lẹ tí ì rí a rí wípé àwọn agbésùnmọ̀mí wọ́n sá èyí tá a bá mú nínú wọn wọ́n sá fọ́fọ́ tì kúnlẹ̀ yìí.
0: A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kí lẹ tí ì rí a sì máa gòkè sí.
1: Torí bí ìgbà láì tí a kò ní lè mọ́ pé sọ́dún pàṣẹ nínú COVID tí a sì.
0: Nínú wẹ́rọ ìdìnẹ́sàn tó jáde lówùúrọ̀ tòní bẹ́ẹ̀ bá dé òní gbà wá náà ò ní gbà èmi gan ọmọ nílé tẹ bá ń gbọ́ stubborn politician emi tinu bu ni mo je be are re wa ni won so di mo la ro to ni o bi gba won osetan o lati teri gba fun terrorism o awon osetan lati teri gba fun awon ise okoku awon osetan o lati ja wa le fun bandit atawon ajinigbe are bola me tinu bu tun ipinu won so ninu wero yin lo wuro to ni ti won so di bi mo pe se ha pada bori won ni awon ti won dale ilamu are tun ipinu won so won si le rile ka pe gbogbo rogodiyan ohun jogodi ati wahala fa kaja to sele lo lede Nigeria won fe ba ijoba mi je ni ohun o si ni gba fun won ohun gbaradi ni kikan kikan lati daju wi pe rogodi o selu ati wahala ko bele lo lede wa Nigeria are tunubu soro yi di mimo lanu alana ni le ijosin eyi ti won se lati fi sami ayeye democracy day todun ta wa yi ile ijosin ni ilu Abuja National Christian Center nibe ni won tin so na di mimo ni pe awon kan be ju woroko ni won ti won danoru awon kan be awuroko ni won ti won fe orílẹ̀-èdè yìí nù wọ́n láwọn wà ní ìfàyè rẹ̀ sílẹ̀ kílẹ̀ tí ọ̀tún táwọn gbé kalẹ̀ lórílẹ̀-èdè yìí kò bàjẹ́ ohun ojú pẹ́sẹ̀ pèlé pẹ̀lú àkọmọ̀nà tí wọ́n fi ṣe sáfíìsì náà lánàá tí wọ́n pè ní ìrètí ọlọ́run tí wọ́n pè ní ọlọ́run ọba ìrètí God of Hope. Bẹ́ẹ̀ ni obìnrin àkọ́kọ́ lẹ̀ sílé tó rú ẹ̀mí Tinubu mẹ́mẹ́ ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin gọ́ṣùn àpábí òun mẹ́mẹ́ àtayá rẹ̀ AKIT àti ilé-ìgbìmọ̀ aṣojúṣòfin ìjọba àpapọ̀ Benjamin Kalu mínísítà fún ètò ilẹ̀ òkèèrè Ambassador Bianca Odumegwu Ojukwu àtọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gàngàn lájà olóṣèlú olórí òṣìṣẹ́ ilẹ̀ ìyá abilékọ Dídí Wilson Jack wọ́n mẹ́mẹ́ tí wọ́n dúpọ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé sẹ́ à padà borí àforíṣẹ́ ńlá.
1: Àmì àṣẹ Edumare ǹjẹ́ ti gbọ́? Pé ní ìpínlẹ̀ Ògùn náà ni wọ́n mà ti ń sọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ olùgbé àwọn agbègbè kan níbẹ̀ ni wọ́n ń pariwo nínú ìwé ìròyìn ni wọ́n sì ń ké tantan tàn sókè tí wọ́n ń pe ìjọba ìpínlẹ̀ Ògùn láti dákun dábọ̀ wá fi ojú àánú wò wọ́n àwọn ará abúlé Oko Òkè Ayọ̀ Magboro nípínlẹ̀ Ògùn wọ́n pariwo síta o wọ́n níṣẹ́ rí kan tó bá ń dunni àyí fi sábẹ́ aṣọ wọ́n ní àwọn ti ṣe gbogbo ìgbìyànjú títí lọ sọ́dọ̀ ìjọba o bóyá lọ́wọ́ yìí káwọn wá kẹ́gbàjarì ẹ̀ wọ́n ní ojú ọ̀nà àwọn ò dáa báláboyún bá ń kọjá aṣubú bárúgbó bá ń lọ álulẹ̀ bọ́mọ kékeré tó ń tilé ìwé bọ̀ bá ń lọ àbí tó ń bọ̀ wọ́n ní pẹ́tẹ báyìí ń lójú ọ̀nà rí tí ó sì dùn wò rárá o wọ́n wá ń pe ìjọba ìpínlẹ̀ Ògùn wọn ni tó bá dé àsìkò òdìbò ẹ̀ máa wá sọ́dọ̀ wa wá ṣàlàyé ohun tẹ́ fẹ́ ṣe fún wa èyí tẹ́ wá jẹ́ pé tẹ́ bá ti ṣetán báyìí ẹ wà máa wo wòsùwò bí yín yóò gbójú sí apá kan ẹ dákun ẹ dábọ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ o àsìkò òjò la wà yìí tójò sì ń rọ àrọ̀ ọ̀rọ̀ dá lọ́wọ́ yìí ẹ ṣàánú wa lágbègbè yìí àwọn olùgbé wọn rawọ́ ẹ̀bẹ̀ nínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ tòní wọ́n ní ó ń kọ́ bá ọrọ̀ ajé.

0: iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́, Nigeria Police àtàwọn tactical unit ni wọ́n jọ dìde láti dájú pé wọ́n tọpinpin àwọn oníṣẹ́ láàbí tí wọ́n jí àwọn ènìyàn náà gbé. Kódà Kọmíṣọ́nà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́, Abimbola Olugbenga, ó fojú àwọn oníṣẹ́ láàbí náà òde ní ibi tí wọ́n ti lọ mú wọn ní Lako Estate Ayégún, Olúyọ̀lé Lókun Gọmẹ̀dì ìlú Ìbàdàn lọ́wọ́ ti bà wọ́n. Wọ́n sì fojú wọn han àwọn oníròyìn wípé ọwọ́ bá àwọn ènìyàn náà o nígbà tí wọ́n gbìyànjú láti dóòlẹ̀ mi. Ṣùgbọ́n eléyìí kú méjì kan bẹ nínú wọn tí ń bá àwọn ọlọ́pàá ṣagídí lójú ẹsẹ̀ wọn ju bá ti rántí wọn tó pa àwọn méjì nínú àwọn ajínigbé náà. Erika nínú ìwé ìròyìn Nation tó jáde láàárọ̀.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́ péjọba àpapọ̀ wọn ní ká wí bẹ́ẹ̀ ká ṣe bẹ́ẹ̀ òun làpọ́nlé àti yìí fún ọmọ ènìyàn o. The federal government has released ìjọba àpapọ̀ wọn ní wọ́n ti ṣí owó sílẹ̀ o, owó oṣù márùn-ún fún àwọn òṣìṣẹ́ ẹ̀yìn accumulated consolidated academic tools allowance. Owó kan tó jẹ́ wípé lílò ni fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ tools allowance ara ti bí ara tọ̀hún owó tí wọ́n ń jẹ́ àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ fáfitì náà ni à ń sọ nípẹ̀ yìí o. Wọ́n ni wọ́n ti tú èrè kán lẹ́yìn wọn, owó oṣù márùn-ún ó ti di sísan. Mínísítà fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà Dókítà Tunji Alausa ni wọ́n sọ ọ̀rọ̀ yìí. Wọ́n ni àwọn tí wọ́n jẹ́ councillors ní àwọn ilé ẹ̀kọ́ fáfitì ni wọ́n ti sọ wípé bọ́wọ́ òun ti ń dọ̀dọ̀ yín bó ti ń kọsẹ̀nù náà ni kó máa dé àyà gbogbo àwọn gbogbo àtàwọn tó kàn pátápátá. Ẹ jẹ́ kó dọ̀dọ̀ wọ́n kẹ́ ẹ sì polongo ẹ̀ péjọba wọ́n ti etí tó gbó àlọ. Wọ́n ní ó yẹ kó padà gbọ́ àbọ̀. Ẹ̀wẹ̀ nínú ìwé ìròyìn The Punch kan náà, ìjọba ìpínlẹ̀ Èkó ṣe é mọ̀ wípé kókó báyìí Lẹ́kọ̀ọ́ máa ń kó we lead many followers. Nípínlẹ̀ Èkó wọ́n ní Lagos State Government wọ́n ni wọ́n tún ti bẹ̀rẹ̀ gbíngbin àwọn igi tí máa dá owó atẹ́gùn líle dúró, àwọn igi tí máa jẹ́ kí ìgbà òtútù tó bá dásìkò ẹ̀rùn gangan. Wọ́n níjọba ìpínlẹ̀ Èkó wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ní gbigi o láti lè mú kí ìpínlẹ̀ Èkó kó tún máa rẹwà dáadáa sí i ni. Lọ́jọ́ Jímọ̀ ọ̀sẹ̀ tó kọjá lọ tí wọ́n sàmì ayẹyẹ World Environmental Day Celebration ní Aláùsá nílùú Ìkẹjà ni wọ́n ṣe kìlọ̀kìlọ̀ fún gbogbo àwọn tó jẹ́ wípé wọn kì í ná ní nǹkan tíjọba bá ṣe. Wọ́n ní a kì í ṣe lọ́fẹ̀ẹ́ o, bẹ́ẹ̀ ni kì í ṣe wípé a kàn déédé wò láti ṣe lásán, bí kò ṣe wípé a ṣe láti lè mú kí ìlú ó dùn wò, láti lè ṣe lórí wípé kó lè wà ní ìbámu pẹ̀lú àwọn ìlànà eléyìí tó jẹ́ wípé tí igi gbíngbìn bá ń bẹ̀ láàrin ìlú a máa mú àlàáfíà báwọn tí wọ́n ń gbébẹ̀.
0: Bó ti ṣe wà nìyẹn jẹ́ ti gbọ́ o. Nínú ìwé ìròyìn tó jáde lówùúrọ̀ tòní ni gómìnà ìpínlẹ̀ Kaduna Uba Sanni àti defense minister Ọ̀gágun Christopher Musa ni wọ́n ti ń tẹnumọ́ pé ẹ̀kọ́ ṣe kókó, ẹ̀kọ́ ni irinṣẹ́ ìgbógun ti bandíìtì, ẹ̀kọ́ ni irinṣẹ́ ìgbógun ti terrorism. Bí ò bá sí ẹ̀kọ́ mo ya jàgùdà yóò ya ajínigbé ẹ mójútó ètò ẹ̀kọ́ o. Ẹ̀yin alákòóso ètò ẹ̀kọ́ tẹ́ ń bẹ nípínlẹ̀ Kaduna àti gbogbo ilẹ̀ Haúsá, ẹ mójútó ètò ẹ̀kọ́. Bí ò bá sí ẹ̀kọ́ ọmọ dídàkudà láàrin ìlú ló ṣokùnfà bandíìtì àti kidnapi àti terrorism lórílẹ̀-èdè Nàìjíríà o. Gómìnà ìpínlẹ̀ Kaduna Uba Sanni àti Ọ̀gágun Christopher Musa àwọn wọ́n sọ̀rọ̀ náà di mímọ̀ tí wọ́n pèsè gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ wípé kí wọ́n mójútó ètò ẹ̀kọ́ ní gbogbo ilẹ̀ Haúsá o. Eléyìí ni yóò jẹ́ kí àwọn ọmọ wọn kétí wọn ó là tó lọ́wọ́ tá a wà yọ̀ pọ̀ ọmọ ilẹ̀ Haúsá létí wọ́n di wọn ọmọ túmọ̀ kankan tó jẹ́ àǹfààní. Wọ́n sọ̀rọ̀ ìdí mímọ̀ lánàá níbi tí wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ Kaduna Christian Academy ṣe rí bẹ́ẹ̀ sì. Kaduna Christian Academy eléyìí tó jẹ́ ilé ẹ̀kọ́ kan tí wọ́n yọ̀ǹda fún Kaduna Christian Community látọwọ́ Olúwatóyìn Ajayi tó jẹ́ Department of State Service DSS ló yọ̀ǹda rẹ̀ pé àwọn ọ̀rẹ́ òun ló kówó jọ fún òun gbé kóun lọ kọ́ skúù. Òun lè kọ́ fún àwọn tó ń bẹ ní ìjọba ìbílẹ̀ Ṣínkún Local Government nípínlẹ̀ Kaduna wípé àwọn ọmọ ìṣòro wọn ni wípé wọn kì í fẹ́ kàwé. Wọ́n ní ìdí ètò àwọn ṣe dìde wípé gbogbo àwọn tó jẹ́ ilẹ̀ Haúsá kí wọ́n rí ètò ẹ̀kọ́ gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ láti fi òpin sí bandíìtì, ìjínigbé, terrorism, tàjẹ́lẹ̀ àti bẹ́ẹ̀
1: Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ tòní, ilé ẹjọ́ ti fọ́ ìdí ẹ̀ kò sí ohun tó ń jẹ́bẹ̀ o. Owó 110 billion tílé ìgbìmọ̀ aṣòfin National Assembly tí wọ́n kọ kalẹ̀ wípé yóò máa jẹ́ àlá.

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rùn, lọ́nà ìṣáájú, ọlọ́wọ́n bá mi dákan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kún, alábẹ́là sátọ̀, tódò bá wá kún, òmùwẹ̀ láàpẹ̀ o. Tó bá wá yẹ ti pé tó tàbá bà débi ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ rikisi, kójú ó mọ́lẹ̀ rokoso. Ilé iṣẹ́ tọ́lọ́wọ́n bá mi dádé rẹ̀ fún, tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣúlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́wọ́n bá mi rán. Àwọn lọ́lọ́wọ́n bá mi rán, torí wípé ọlọ́wọ́n bá mi fẹ́ nìkan si, jẹ́ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ náà mi ò dé. Ẹ jẹ́ kí n dẹ́ka kúnná ọjà. Ẹ kú òkèlè.
1: Láti àti ń pariwo lọ́jọ́ tó ti fẹ́ pé wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: Ẹ ò mà ní gbà kẹ́mú àbúrú.
1: Chronic infection ló ń yọ wá lẹ́nu tó ti wá dẹkọ nírun. Tó ń ṣe àkóbá fojú wa àbí a ti ṣàyẹ̀wò.
2: Wọ́n ní àpọ̀jù ṣúgà ni ò jẹ́ kojú wo clear.
1: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
2: Ní bàbá Òṣúlá léwé àtegbò fún tó fi lè kojú ẹ̀.
0: Bó ṣe jẹ́ gẹlẹ́lẹ̀ ṣègbọ́n. Ẹyin ẹ pé bàbá sórí nọ́mbà yìí, bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn ń bisẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó máa fà yín. Ẹyin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070-38-61-51-68 070-38-61-51-68 Kó tó di pé òun ó tẹ̀síwájú. Ẹ̀jẹ̀ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́wọ́n bá mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òṣúlá. Arákùnrin yìí, àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú Òyìnbó. Bíi kójú kójú dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Díẹ̀díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá, wọ́n ti lọ sáwo àìmọye ilé-ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó náwó orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe dẹ́lùú Òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú Òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́. Bọ́lọ́wọ́n bá mi ṣe kọ́. Póun ó lo ìgbésí ayé òun tó kùnú. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè mọ́ bá lọ báyìí. Òun mọ̀ mọ́ bìkan. Tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó, ẹ jẹ́ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn, ó di iléeṣẹ́ Òṣúlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀. Bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣúlá Aba Eye Solution, Ọlọ́run ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ nílé, tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó náwó, ẹ̀yin máa mú wọn. Ẹ má jẹ́ kọ́rọ̀ wọn ó sún yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣúlá Aba Eye Solution. Bàbá ò mọ fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà. Níbi tí ẹ ti lè rí wọn. Ẹ gbọ́, ìwo tó o bá ti gbìyànjú tó o ti lọ káàkiri, o ti lọ gbá, o ti làwo nípa ọ̀rọ̀ olójúdé yìí tó ti wá fẹ́ mọ dàbí pé ó ti ń sú wa. Ẹ ò tí ì lọ́dọ̀ ẹni tọ́lọ́wọ́n bá mi fi rán. e ti idodo eni to moju le jare ni o anise mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi gbaya ni gbogbo awon ti won ti wa sile ise osula aba ai solution gbogbo won lori gbala aridaju le yi je o e bo si jenu e je ndeka polowo ojana mo nbo o
3: àwọn àgbàbọ̀ wọn sọ pé igi gogoro má gúnmi lójú àtòkèrè láti ń lọ àmójútó ìrírun ẹ̀dá ṣe kókó ṣe pàtàkì kí ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ kó wá wa nígbà mí ẹ̀ pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ tètè dìde fúyà kó tó pẹ́ jù ó ṣeé ṣe kó o ti nọ̀gbára nọ̀gbòrò tí wọ́n ń pe ìṣòro àìṣedéédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ má bọ̀ lọ́dọ̀ Osula Herbal òtítọ́ inú àti ìbẹ̀rù ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn kò rú dúrá.
0: Ẹ̀ka àbọ̀ padà fáyìn tẹ́ ẹ̀ rí nọ́mbà Osula Herbal mọ́ nọ́mbà wọn rèé o 070-38-61-5168 070-38-61-5168 tàbí kẹ́pẹ̀ lọ sórí 091-57-58-9016 091-57-58-9016 nọ́mbà tẹ́lẹ̀ pé bàbá sínú ìwọ́ ti ń rí bí ọyẹ́ tàbí o ti ń rúkùrúkùrú ojú léwó ó ń tà bàìbàì àbí irú orúkọ tó wù kí wọ́n lè máa pè fún ọ àbí ẹ̀yìn tilẹ̀ ti fẹ́ gbà ká mú à ẹ bá mọ̀ gbà ká mú aburú ẹ má gbà ká mú tí ò dá o adìyẹ tí ò tí ì kú ó sì lè jàgbàdo ẹ tètè dìde ńlẹ̀ ẹ máa bọ̀ níléeṣẹ́ Osula Herbal Eye Solution bàbá gangan ń bẹ pẹ̀lú mi nílé agodo ẹ̀yìn tó bá yá ẹ gbóhùn wọn o èmi ń sọ fún yín pé tó bá jẹ́ ti ká sọ̀rọ̀ nípa ojú olókìtì bí ọ̀bọ wọn ò sí inú igbó kòkòrò tí ó sì tàwó bí aláǹtakùn ẹ má jẹ́ ń tàn yín àkọ́sẹ́ ni ó ṣe o màá tó tú bàbá sílẹ̀ tẹ́ ẹ gbọ́ wìnrìnwìnrìn lẹ́nu wọn kẹ́ ẹ lè mọ̀ pé lórí ọ̀rọ̀ olójúdé yìí àti gbogbo àwọn àìsàn tó ń fa sábàbí rẹ̀ bóyá àkọ̀nọ́run ni o àpọ̀jù ṣúgà ni o àbí àrùn ìbálòpọ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ti wá dàgbà tó ti di chronic infection tó ń bẹ́jẹ̀ wọ́ káàkiri nínú ara ó wọ́dápá ó kóbá apá ó wọ́dẹ́sẹ̀ ó kóbẹ́sẹ̀ ó ti gba ohun lójú ẹlòmíì ó ti jẹ́ kí ìfúnpá ẹlòmíì ó ga ẹlòmíì ṣe ni ó máa mí gúlegúle tẹ́lòmíì bá rìn díẹ̀ wọ́n á sinmi láìmọye ìgbà lójú ọ̀nà ẹ wò ó mò ń bọ̀ ná ẹ jẹ́ ká fẹsẹ̀ rajó díẹ̀ ẹ kú.

0: ka bo pada e wa gbo o awa omo gbogbo awa omo ti tawon baba wa npariwo ton pariwo fun wa awon omo riran daada awon omo riran daada se loju npa ton wa mi poroporo e ma je ko ro won osu ni e mu won wa si le ise osula aba eyin na o ni fa isan lo gba omo re ni o gbeyin awa na o baba to jiya nitori wa mama to jiya nitori wa won o mo gbodo di tan wole abi looto e ti gbiyanju o e ti sare sotun sare sosi sugbon beyin o ba ti debi ti olohun oba abi o ti de gbiyanju re lade bi igba ti o gbiyanju ni ile ise osula aba I solution ibe ni ke lo o o da mi loju pe te ba debe olohun oba mi o de gbiyanju yen lade won foju won rina kedere ta mo na o fi alaafia lule aye ke eyan o fe jeun kori na rin to fe je abi ka lejo o wole ka tete meni to wole olohun mo se wa laja wole kabi ta mo wa so pe kabiru ka abo ti kabiru o wole ta wa mewure iwure jade ai loju lo nje ki agbalagba o si ran laisun toju o ba fo ese oni sina ai se dede oju lo me eyan sese ma fowo pa ogiri ko to rin ai se dede oju lo mu eniyan jasi koto jasi gegele eniyan to lohun ba mi ba kadara pe anada nu won dopin lori oju won to nyo won lenu lo lohun ba mi o ke ma ndari lo sile itoju oju osula aba I solution opo olohun oba mi la won dibun o opo olohun ni won ba duro be sire awon o kin fara pamo je eyan niya lori ododo ni won gbele ise won le lori ta ba npe won ni sehu ninu alagbo nile yi gausu samani ta wa yi ninu awon ti won sise itoju won to be won to ju be lo se iroyin ile ise osula aba I solution ko ti de se ti gbo ti yin ni abe ma gbo tantan ti won polongo won lori radio kaakakiri ipo airina kawete wa yi airina ka bible e le ka qurani ko tu le yin wo oju yi o wa njo gegele omo lo sese n fa elomi ni tete ko to le jade so tipe lo ti leti wa lenu e agbo sese bere e dakun e farabale ke gbo number yi eyin e pe number yi o awon lolohun oba miran gege bi olugbala fun gbogbo awon to ba larun oju oya e mo ba iroke eko number un kale bayi 091 57 58 9016 091 57 58 9016 tabi ke pe 070 38 61 51 68 070 38 61 51 68 number baba osula no baba osula lo so wi pe ti awon ba si nbe laye ta won nbe loke ipe ko seni ti o mo fi gosoju ko to le di pe yo mo riwe ka tabi ko to te computer ima fi gosoju kawe ima fi gosoju ka bible ki je ki eniyan mura si ohun to nyo lenu ninu oju e wo ohun to nyo ni lenu ninu oju la ba moju to ka eje a ka fi gosile e wo eje n tu baba sile eyin ke wa gbo pere pere oro lenu won oya
1: eku kan
2: ah la ti atin pariwo lojo to ti fe pe won bo won bo won ti de o baba gangan le ma ba ti o ma da go gbe ni olohun isoro eyi ke yi tin koju iriran eda na o ti pe ka bo se se bere e ti nawo nawo o ti su yi e ti fe gba kemu o ma ni gba kemu aburu chronic infection lo njo wa lenu to ti wa de konerun to si akoba foju wa bi ati sayewo won ni apoju suga ni o je ko duwo clear ona meteta ti soro du le gba wa ni baba Sula le wi akegbo fun to fi le koju e goro lenu baba Sula gangan tori enu olofa lati gba mo ta o
3: to nje mo tun ki gbogbo eti to lanfani ati gbo wa pe aku dede akoko yi akanse eto ni latodo baba wa olawale osu olale ti gbogbo aye mo si osula haba eh baba ki won o le mo pe eyin gangan le wa legbe mi e daruko yin fun amo Nigeria
4: Eku dede asiko yi o ni bi gbogbo te ba tin gbo wa oruko temi ni Olawale Osu Olale alase ilese Osula Haba
3: baba e je nbere bayi ki gan la won apere te eyan le ri ti o fi mo pe o ye ko won moju to oju ti fi riran lagu ara
4: ese atokun te eyan ba tin ri bi oye te eyan ri kurukuru ta nwo koto to njo gegele ta den tin bo lookan ta doju won mama gbogbo igba le mo wa mi loju poroporo gbogbo igba loju elomi ma nse pin bi funfun le elomi ma nri o ye ka tete ma ki sara pe ipenija kan tin sele si riran wa niyan
3: se mo wi pe beyan ba fe lowo oju ni o fi rin ajo ti o fi do lowo laye beyan ba lowo ti o fe ko lo le oju ni o fi ma toju owo to ni o tun mo se pe oju la ba koko moju to lagwara Baba, ogbon wo le nda si bo le se nse to je pe awon ti won wa sodo yin ti won ba iran lowo lori aisan ati awon nkan to le ma koju lagwara nipa iriran ona wo le ngba ogbon wo le nda si
4: ese atokun oro wa da be npe nkan ti olohun ba ti yonu si teyan ba tun wa fi dara se lo ma nda bi dan o se ri agbekale ile ise wa yi agbekale lori ododo lori kafewe ati bose itoju isoro tin koju iriran eda yi baba olohun fi fun wa tenu ko o tete bolu ko
3: o kin to gba ni lalejo lori eto yi emi fura mi ti se wadi daada baba pe e ba fe foju kan yin bo won se le ri
5: head office wa wa ni ilu ikorodu e bo le ni agric bus stop e so pe n lo si asolo ile epo to doju pa asolo bus stop yen street to wa legbe re Odo Arawa Street number 30 Ebere Osula Haba nbe atun wa ni Ladipo bus stop ni Ikeja Long Losodi ni bi bridge elese yen erin siwaju e ri Majok filling station te ba ti debe shopping complex to wa legbe re Magnet shopping complex Magnet shopping complex e wonu re Ebere Osula Haba nbe eyin ti Sagam te ba ti de Ilaye roundabout ewo inu haki won yen ti won ko ilaye si gadagba ewo be niwaju CAC church ebere osula ba nbe
3: elomi itiju ni ojo jade itiju pe se aduru mi san gbodo gbo pe mo nwa ogun oju ka ke abi mi oriran daada baba imoran wo le ni furu awon eyan be
4: ibaran mi fun iru eyan be yen ni pe won ni ami mara ki npe loruko aisan je tu mi sita ki nfi on sile on loruko re keji nti ba nse eyan te nba fi mara won to won o fe ko fun sile niyan e tete be se ngbo e mo fi gbalado la e mo bo lori ise iwosan ibile olohun lo fi ran wa o
3: baba ki la won asiri ti baba yi lo tori pe kin to mo yin ni mo tin gburo yin osula aba papa julo lori itoro olojude yi nipa pe keyan oriran kedere tabi to ba je bi eni pe iriran eyan o ja gerege ko kilea boye lo mi en to ba sumo ko ni ri afi ti an ba mu jina si isowo wa ko elomi tori pe ko riran ni ojo wa ko mo to fi gba driver elomi ranso nti o je ko sise re mo ni pe oju yen ko sise bo se ko sise iyen be o baba se ajogun ba ni abe yin na lo ko
4: ese atokun se ri ise itoju oju ni lana tibile ati awon aisan mi to nfa sababi re ajogun ba ni o ise egbon baba temi ni nigba na lo mu gbo wa lo ma wo wa a ro pe won fi ya je wa nigba na
3: ba kan ran yin se
4: se wa ri igba ti a wa bere si nse ise yi ta wa ba dara kekere a wa dabidan nigba ila to wa mo yi pe ase o da keyin o farabale
1: atoda ke yin o joko tagba
3: baba e je nbe bayi tori opolopo na fe bere lowo yin pe igbagbo opolopo ni pe teyan ba fe lo soju o lati kan sinu oju ṣugbọn ngba mo dele ise yin mo ri pe gbogbo n te se kale fun itoju oju yi ko si ti won kan soju nbe mimu ati lilo ni
1: esun te ba re lomi to ba pe wa baba awon ti lo tawon bi kan o se se pe tawon ba dodo yin won ka kini sa won loju ni awa lawon wa so fun e pe e lo fokan bale nile ise ti wa o gbogbo ewe ati gbo ta nlo se itoju oju ẹnu báyìí lẹ ti gbà lo ẹ sì máa wá fìlẹ ẹ lójú. Gbogbo àwọn egbòogi tá a fi ń ṣe ìtọ́jú ojú àti àwọn àìsàn tó lè fa sábàbí ẹ níléeṣẹ́ wa lílò ni sẹ́nu.
3: Kì í ṣe pé wọ́n kàn sójú àṣírí kan nìyẹn o. Bàbá ó túmọ̀ sí pé òótọ́ lọ̀rọ̀ táwọn oníwàádìí tí wọ́n ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ń ti ń dààyàn láàmú nínú ojú àti inú lọ́hùn-ún lọ̀pọ̀lọpọ̀ ti ń wá jíjẹ mímu ẹlòmíì ó wà lára tó ṣokùnfà tí ń dààmú rẹ̀ lójú. Bàbá wa níṣẹ́jú kan tó kù yìí àwọn èèyàn lóríṣiríṣi ló wà bẹ́ẹ̀ tó jẹ́ pé tí wọ́n báyìí tí ti gbogbo ojú wọn lè kàwé. Arábìnrin kan tó wá sọ́dọ̀ yín tó jẹ́ pé ó lóun ti ń lo ìgò láti bí ọdún bíi mẹ́fà ṣùgbọ́n ṣe tóun wá tóun lo àwọn egbòogi yín òun jùgò lẹ̀ fáṣán kinní èyí tí wọ́n fi ń ṣe oge nìkan nílò báyìí.
1: Bàbá tẹ rí abala bíi tẹ dùn mo tún fẹ́ sí àwọn èèyàn wa ní làákàyè nílé. Ṣé rí èèyàn tí ojú bá ń yọ lẹ́nu tó ń súré lọ rèé gbàgò ọ́ dàbí ẹ ń pé èèyàn ń gbìyànjú àti fún wàhálà síwájú ni o. Torí tẹ bá lọ bá wọn tẹ kọ̀ǹplẹ̀n pé nǹkan kan ṣẹlẹ̀ nínú ojú yín wọ́n á fún yín ní gò kan.
3: Wọ́n fún yín ní gò.
1: Tẹ bá tún padà lọ wọ́n á tún mú gò yẹn wọ́n á tún ṣèǹjẹ̀ fún yín.
3: Ok wọ́n máa pààrọ̀ gò.
1: Bẹ́ẹ̀ ni atọ́kùn ṣe wá rígbà tí ojú bá wá kọ sẹ́ tí ò ríran mọ́ rárá kọ̀ wá sí júpítà ìgò kí ni mo wí atọ́kùn.
3: Bẹ́ẹ̀ bógò yẹn ṣe lè lágbára tó lè wá fi sójú.
1: Tó lè mú ìmọ́lẹ̀ wá sí ojú tí ò rí nǹkan kan mọ́.
5: Ṣé ti ẹn tó lòun lọ sílùú òyìnbó lọ ṣe ìtọ́jú ojú ń bẹ̀ tó padà dé Nàìjíríà wá ń bí odidi ọdún mẹ́wàá gbáko ló fi ń rí kùrukùru tó sì wá sí iléeṣẹ́ wa tí ò lòjú ewé àti gbò lọ́lọ́dọ̀ wa tọ́lọ́run sì ṣe yanu.
3: Bàbá eléyìí báyìí ọjọ́ yàn lójú pé egbòogi téèyàn lè papọ̀ mọ́ra wọn tí ó sì lọ mọ́ tọ́jú ojú láìsí pé èèyàn kan sójú ìyàlẹ́nu ńlá gbáà ni onílẹ̀ Yorùbá à ń gbìyànjú o. Bàbá kí n tó yọ̀ǹda yín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n lè pè yín sí 070-3861-6168. Bàbá irú àwọn àìsàn wo ló lè ṣokùnfà ìṣòro ojú? A mọ̀ pé iṣẹ́ àbínibí yín ni tẹ̀jọ̀gùn bá àjẹbí ni lọ́dọ̀ tí yín irú àwọn àìsàn wo ló lè mọ ṣokùnfà rẹ̀.
1: Ẹ ṣe àtọkùn èmi a máa sọ wípé ẹni tó bá mọ̀ kó o ní ìmọ̀ láti ṣe ìtọ́jú ìṣòro tó ń kojú ìríra ẹ̀dá tí ò bá ní ìmọ̀ lórí àwọn àìsàn kọ̀ọ̀kan tó lè fa sábàbí rẹ̀ olúwa rẹ̀ ò mọ nǹkan kan o.
3: Bàbá ẹ bá a dárúkọ bíi mẹ́ta ń bẹ̀ a mọ̀ pé ó pọ̀ tó lè mọ ṣokùnfà irú àwọn àìsàn bẹ́ẹ̀.
1: Ẹsẹ̀ àtọkùn àpọ̀jù ṣúgà wọ́n jẹ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì téèyàn bá ní chronic infection rí ó lè ṣe okùnfà ìṣòro tó ń kojú ìríra ẹ̀dá paríparí rẹ̀ ni ò gbólógbò akọ náà.
3: Ó túmọ̀ sí pé mẹ́tẹ̀ẹ̀ta yẹn olórí àwọn okùnfà tó lè fà á kéèyàn mọ́ ìran dáadáa ni.
1: Bẹ́ẹ̀ ni atọ́kùn.
3: Ẹ sọ̀rọ̀ àpọ̀jù ṣúgà lẹ́ẹ̀kan tí èèyàn bá ń ṣàkíyèsí àpọ̀jù ṣúgà lágọ̀ọ́ ara. Ọ̀nà wo ló fi lè gbà pé òun ti ní àpọ̀jù ṣúgà? Irú àwọn ara àpẹẹrẹ wo ni ó mọ rí?
1: Ẹ ṣe àtọkùn. Ìbéèrè tẹ́ ẹ béèrè lọ́wọ́ mi yìí ìbéèrè tó kẹnu ni o. Tẹ́ ẹ bá ń gbọ́ ikú ń bọ́ mọ́ rìn ọmọ ò tètè fura àpọ̀jù ṣúgà ló ń jẹ́ bẹ́ẹ̀ o kò ní mú wa o kò ní mọ́ ọmọ wa o. Gbogbo àwọn tó ti mú Ọlọ́run lọ́jọ́ èní bá ń tú wọn lẹ̀. Tí èèyàn bá ní àpọ̀jù ṣúgà á dàbí ẹni pé ayé ń ṣe olúwa rẹ̀ ni. Ẹ̀rẹ́ lomi kọ́ọ̀bù omi kan ló mu bíi mẹ́fà ni ó fi ṣẹ̀yún ẹ̀ padà. Bó ṣe ń mu mi bẹ́ẹ̀ lọ́nà ọ̀fun rẹ̀ ń dráì. Bẹ́ẹ̀ bá ti rí èèyàn tó ní àpọ̀jù ṣúgà àpọ̀jù ṣúgà yìí ló máa ń siwájú tí ìfúnpá èèyàn tí ó fi bẹ̀rẹ̀ sí ń ga tí ìfúnpá bá ti wá ga tó já scale ẹ̀ mọ́ wá rí ẹni bẹ́ẹ̀ tán bá ju nǹkan lẹ̀ gbì àyà wọn àṣàdédé já. Ṣé rí ẹlòmí tí ṣúgà yìí bá ti lọ tó ti bọ̀ tó ti wọ inú iṣan ara wọn á wá jẹ́ kó bẹ̀rẹ̀ sí máa rẹ gbogbo iṣan ara wàá rẹ́ lomi wọ́n á gbẹ́sẹ̀ lélẹ̀ á bẹ̀rẹ̀
6: bẹ̀rẹ̀ sí ń tan mọ́ ìrùbùsọ̀ méjì á di wàhálà ẹlòmíì tó bá gbẹ́sẹ̀ lélẹ̀ báyìí tó bá fẹ́ gbẹ́sẹ̀ á dàbẹ́ pé wọ́n dé búlọ̀kù mọ́ wọn nìbàdí ni tí ṣúgà bá pọ̀jù nínú ara kì í jẹ́ èèyàn rọrùn sùn tí ṣúgà bá pọ̀jù nínú ara òun ló máa ń siwájú tó máa ń mú kí ẹlòmíì kó la ojú lẹ̀ tí wọn ò ní rí nǹkan kan mọ́ rárá.
7: Bàbá wa ẹ sọ̀rọ̀ nípa chronic infection ìyẹn àìsàn àrùn téèyàn kó látara ìbálòpọ̀. Akọ náà ń kọ́ tẹ mẹ́nuba lẹ́ẹ̀kan tó bá yẹ pé tó bá ń ṣèyàn lágọ̀ọ́ ara ó lè fẹ́ ṣokùnfà ìrìnà déédé.
6: Ẹsẹ̀ atọ́kùn ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ látorí chronic infection tẹ́ ń sọ yẹn. Torí pé àwọn tí nǹkan wọ̀nyí ń ṣe wọn yìí tètè kí ẹ sára kó tó wá jọba lódòkùn. Ẹ̀sà téèyàn bá ní chronic infection wọ́n lè kọ́kọ́ máa rí irú àwọn àpẹẹrẹ wọ̀nyí ìṣọkùnrin ìṣobìnrin ojú ara lè kọ́kọ́ máa yún wa tí nǹkan kan máa jáde wá látojú ara tí ò tẹ́ wa lọ́rùn bí inú ṣe ń kùn dùrùbù bẹ́ẹ̀ ni gbogbo ara a máa gbóná ara máa ta ẹlòmíì láì fi atapara tó bá wá lọ tó bọ̀ tó wọnú ẹ̀jẹ̀ a wá lọ di kòkòrò abẹ̀jẹ̀jẹ́ gbogbo ibi tó bá wá wọdé nínú àgọ́ ara a wá máa fún bẹ́ẹ̀ ní wàhálà. Tẹ́ ẹ wá rí chronic infection tá à ń sọ yìí òun náà ló bí akọ náà run tẹ́ ẹ bá ń gbọ́ ògbólógbò akọ náà run níbì kan ló ti bẹ̀rẹ̀ tẹ́ ẹ rí ògbólógbò akọ náà run tá à ń sọ yẹn tẹ́ ẹ bá rí ẹlòmíì tí náà run bá gbá wọn mú àánú ọlọ́run ó ṣe yín fún wọn tẹ́lòmíì bá ń bẹra báyìí tí bá ń yúnra báyìí ní bus stop kò tiẹ̀ ní fẹ́ wò bọ́yẹ́ nìkan kan wò ó àfọ́kù gbó ń bẹ lápò ẹlòmíì tó bá dé bus stop ń bí wọn bá ká wọn lára dé tí wọn bá ń fi ń bẹra kùràkùrà báyìí wọn ò tiẹ̀ ní mọ̀ pé ibùdókọ̀ làwọn wà. Irú ògbólógbò akọ náà run yìí ni máa ń wọ́ sí èèyàn lójú tí máa wá ba ojú jẹ́ àwọn bàbá ọjọ́ wọn nígbàgbọ́ pé ẹni tó bá fẹ́ ṣe ìtọ́jú ìṣòro kí ń kojú ìrìnà ẹ̀dá tí ò bá mọ̀ nípa oògùn kan tó lè kojú ògbólógbò akọ náà run onítọ̀hún ò mọ nǹkan o kéèyàn wú ti gbòǹgbò ti gbòǹgbò nítorí pé ẹ̀sẹ̀ kan kì í déédéé ṣẹ́ atọ́kùn wọ́n ní ẹkún ló bá ikùn wá. Gbogbo tí ń ṣẹlẹ̀ sí ìrìnà ẹ̀dá ó níbi tí gbòǹgbò rẹ̀ ti bẹ̀rẹ̀ bàbá wa wú gbòǹgbò rẹ̀ yóò dàbí ẹni pé èèyàn ń gé igi lórí kò mú tegbòtegbònú tí mọ wá fanu wàárẹ̀ lómìn wọn ti lọ ṣe ojú bí ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mẹta ẹja bí wọn léèrè kí ni ìdí rẹ̀ tí wọn ṣe fi ń padà síbẹ̀ wọn ò wú tí ń ṣe wọn tegbòtegbò ni èyí tó wà lójú nìkan ni wọn mú nílé iṣẹ òṣùlá àbà ńbẹ la ti ń wú gbogbo ìṣòro tí ń kojú ìrìnà ẹdá àti gbogbo àwọn àìsàn tó ń fa sábàbí ẹ tegbòtegbò tẹ wá ní gbúrò rẹ mọ gbogbo tí ń jẹ tọlọrun.
8: tuntun lélẹyìí o láti iléeṣẹ òṣùlá àbà òṣùlá extra bitter ló ń jẹ bọmọ kékeré tàbágbàlagbà bá ń jẹ tódùn tódùn àfi kẹ ya lọ ní òṣùlá extra bitter nínú ilé o ẹyin tẹ fẹ kara yín tó wúwo kó fúyẹ ẹ fẹ mórí bọ lọwọ ìgbọnsẹ tó le koko tó ń fúnni ní tíà ẹ máa lo egbògi alágbára bí ara òṣùlá extra bitters gbogbo ìdọ̀tí tó ti dì sínú iṣan ara wa tí kò jẹ́ kómi ara àti ẹ̀jẹ̀ kó rìn lọ síbi tó nílò ẹ̀jẹ̀ tó wá fa kápá wo máa wúwo kẹsẹ̀ wo máa wúwo ìrìn díẹ̀ láàrin àwa migulegule ẹlòmíì á gbẹ̀sẹ̀ lélẹ̀ ṣe ló dàbíi pé wọ́n tẹ láìlọ́ọ̀nù mọ́lẹ̀ àti bẹ̀rẹ̀ ń dogun àti nàró ń di wàhálà ṣe ló dàbíi pé wọ́n de blọ́ọ̀kù mọ́ ẹlòmíì níbàdí òṣùlá extra bitter ni kẹ́ ẹ máa lò ó máa ń rẹ̀ wá tẹnutẹnu ògbólógbò infection tó wà nínú ẹ̀jẹ̀ gbogbo ẹ̀ lòṣùlá extra bitter ó fọ̀ dànù káwa móríbọ́ lọ́wọ́ ara yíyún ara títa ọwọ́ àti ẹsẹ̀ tó ń gbọ̀n rìn ògbólógbò kòkòrò inú ẹ̀jẹ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ń bá àgọ́ ara wa wọ̀yá ìjà gbogbo ẹ̀ lòṣùlá extra bitter kájú ẹ̀ etí yín tó ń pariwo nǹkan tó lẹ̀ mọ́ wa lọ́nà ọ̀fun tó ń ṣe bíi kápọ̀ tẹ́ ò dẹ̀ rí pọ̀ iṣan ara wa tó ń fa ní so dẹ́ndẹ́n ọmọkùnrin tí kò lè ṣe ojúṣe lọ́dọ̀ ìyàwó ẹ̀ òṣùlá extra bitter ni kẹ́ ẹ lò ó fọ gbogbo ìdọ̀tí inú ara àti gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tó wà níkùn wa dànù káyé ṣàròyé apá ríro ẹsẹ̀ ríro orúnkún àti gbogbo ibi tó ń dùn wá nínú ara tá a ti ń náwó náwó sí inú wa tó ń kùn gbùrùgbù ẹ̀yọ́ yín tó ń pọ̀ lápọ̀jù gbígbìn lẹlòmíì ń gbin kìn kí wọ́n tó le tọ̀ ẹ̀yọ́ ẹlòmíì á máa wá ṣeréṣeré òṣùlá extra bitter ní gbogbo àwọn ènìyàn pàtàkì ń lò tí àlàáfíà wọn fi ń jẹ́ pípé o ẹ wá gbọ́ o àkíyèsí kan pàtàkì rèé tẹ́ ẹ bá ti ráwọn kan nínú ọjà tàbí níbikíbi tí wọ́n gbé spíkà sílẹ̀ tó ń pariwo ògùn iléeṣẹ́ òṣùlá àbà àwa kọ́ la rán wọn níṣẹ́ o gbogbo iṣan ara tó ti dòkú tẹ́ ẹ bá ń lo òṣùlá extra bitter gbogbo rẹ̀ ló máa bọ̀ sípò òṣùlá extra bitter ojúlówó egbòogi àjísan ni àwọn ibi tí ẹ ti lè rí òṣùlá bitter òṣùlá extra bitter nìwọ̀nyí.
5: Head office wa wà ní ìlú Ìkòròdú ẹ bọ́lẹ̀ ní Agric bus stop ẹ sọ pé ń lọ sí Asọ́lọ̀ ilé epo tó dojú pa Asọ́lọ̀ bus stop yẹn street tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Odo Arawa Street number 30 Ebere Osula Aba nbe atun wa ni Ladipo bus stop ni Ikeja Long Losodi ni bi bridge elese yen erin siwaju eri Majok filling station te ba ti debe shopping complex to wa legbe re Magnet shopping complex Magnet shopping complex e wonu re Ebere Osula Aba nbe eyin ti Sagam te ba ti de Ilaye roundabout ewo inu haki won yen ti won ko Ilaye si Gadagba ewo be niwaju CAC Church Ebere Osula Aba nbe
9: e le pe wa sori ero ibani soro yi o
10: 070-38-61-51-68
9: WhatsApp number 1 nasi ni.
11: A o ni fa isan lo gba o.

0: Fox! Fox! Fox! Fox! Fox! Fox! Dia! Iwe ọkọ rẹ dà.
1: Ewo ń bẹ sà.
0: Gbogbo ẹ.
1: Ọ̀dà náà. Láísẹ̀nsì rẹ sà. Insurance rẹ sà. Síkùrù. Road worthiness náà sì rẹ sà.
0: Ok. Wáyé bá extra tire nkọ.
1: Extra tire rẹ. Ọ̀gá agánra ni kódà mọ ẹsẹ̀ rà ní pàápàá. Ẹyẹ wò hó rẹ.
0: Ok. Panápaná ọkọ̀ ìdá.
1: Panápaná rẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí kódà mo ti ẹsẹ̀ rà ní ẹlẹ́ tẹ́wọ̀ gan kó lè dá yín lójú.
0: Njẹ wáìpọ̀ ọkọ̀ ìṣiṣẹ́ báyìí tó dógùn ra bido burúkú burúkú yìí.
1: Awo ọ̀gá, a wá lè tan wáìpọ̀ ilé láì ṣe pójú òrọ̀ yín. Ọ̀gá ó ń ṣiṣẹ́.
0: Ok. Gbogbo ẹ̀ ló dé pẹ́ńpẹ́ńpẹ́ yìí. Ọ̀dà ò kó fa lóòdù o.
1: Ó fa lóòdù wẹ̀. Ọ̀gá èrò mi ò pé pàápàá ń bẹ lọ́ọ̀ni ẹ̀yin náà kà.
0: Wọ́n kà tẹ́lẹ̀ kó tó wí. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. Ó ṣe láti kó àwọn èèyàn tó sanra ńláńlá méjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn lórí sítì kan náà. Nígbà bá yẹ pọ́kọ̀ yín tẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan.
1: Ọ̀gá iṣẹ́ ni ọ̀sán ọ̀rọ̀ wa ní ìwọ kọ̀ mọ́ ni.
0: Tó níwèé ọkọ̀ rẹ̀ pé.
1: Awo ó pé ńlá máa gbọ́kọ̀ tí ò níwèé ti rí àìsàn ọmọdé níbi iṣẹ́ yìí.
0: A gbọ́ pé ìwé ọkọ̀ pé láàjẹ́ àbí ni ó dẹran nù sáàsùn ti
1: a. Ìjẹta mo rí yín kí n tó máa lọ ǹjẹ́ ẹni pàápàá mo kunlẹ̀ lọ́dà ni àbí ojoojúmọ́ bí ọdún lẹ́tẹ́ máa ṣe kínyàn òun ẹ mọ báwa náà rògbà tá a bá máa rérò apá oyin ti fẹ́ máa jẹjẹ olóko báyìí ọ̀gá.
0: Kò burú yọ̀pọ̀ ẹ̀tọ́pọ̀ àgbà agbọ̀nrín èsì lọ fẹ́ máa jẹ lọ́bẹ̀ táwa bíi páàkì sí dákunjọ ọjọ́ máa ń fáwọn ìjẹ́ lọ́jọ́ rojú dáhùn mí lóhùn
2: dákunjọ. Àtẹni tí ń fún ni àtẹni tí ń gbà ọba ìdẹ́lẹ̀ méjèèjì ẹ ti lùfin ìjọba.
3: Pàálẹ̀ kínní, pàálẹ̀ kejì, bójú òun ò bá da mi, balùbàlù ni ó máa wò, wò ó, bàbá Alekú. Ṣé o fẹ́ paya rẹ ni tó fi jẹ́ gbogbo ìgbà lílù ṣáá ni bí aṣọ òfì, o ti wá da aláìsàn kalé. Báwo ni ó ṣe ṣe ìyá àwọn ọmọ rẹ̀ dalẹ̀? Bẹ́ẹ̀, òun yìí náà ló máa fẹ́ gbé gbogbo bùkátà inú ilé yín. Wò ó ọ̀rẹ́ mi, owó tí mo ní ni mo yá òun. Bó o bá tẹ̀rọ ara rẹ pa, o ò lè rí obìnrin mìíràn tó lè ṣe bí ìyá Alekú ṣe ń ṣe fún ọ nípa iṣẹ́ ilé, ìtọ́jú àwọn ọmọ, bùkátà gbígbọ́ àti ìtẹríba. O tanra rẹ, bára rẹ sọ̀rọ̀, o fa ìyá rẹ mọ́ra. Aya gidi wọn lóde, dẹ́kun àti máa lu obìnrin nínùkulù. Ìkéde yìí wá láti iléeṣẹ́ Radio 103.5 FM.
4: Ọjọ́ ọ̀la wa ni àwọn ọmọ wa. Ẹ̀yin òbí, ẹ jẹ́ ká rí pé a lo àwọn ọmọ wa ní ìlòkulò. Ọmọ ọdún mẹ́jọ sókè, èyí tá a gbé gbalé lórí ìlòkulò ni, àbí èyí tá a rán lọ ṣe ọmọ ọ̀dọ̀. Àsìkò yìí ni a wá lè fìfẹ́ hàn sí wọn, ká tọ́jú wọn, ká rí pé wọ́n lọ sí ilé-ìwé tàbí kọ́ṣẹ́ ọwọ́, kí wọ́n lè ní ọjọ́ ọ̀la tó dára, kí wọ́n lè daṣọ àṣírí bò wá. Nígbà táwa náà bá dàgbà tán, ọjọ́ ọ̀la yẹn gan ni kókó fún àwa òbí. Nígbà tá a bá lè ṣiṣẹ́ mọ́, tá a ti dọmọdé padà, kí wọ́n lè wúlò fún wa ní ọjọ́ ọ̀la. Ọjọ́ ọ̀la wa ni àwọn ọmọ wa, àbí ọmọ tá a fún ní ọjọ́ ọ̀la tá a jẹ́ kó kàwé tàbí kọ́ṣẹ́ ọwọ́, ǹjẹ́ ó lè wúlò fún wa? Ẹ má jẹ́ ká lo àwọn ọmọ wa ní ìlòkulò, kí ni wọ́n lè dùn sí wa? Ẹ̀yin òbí, ẹ jẹ́ ká rí dájú pé a lo àwọn ọmọ wa ní ìlòkulò, ká ṣiṣẹ́ fúnra wa ní ìsinyìí, ká tọ́jú àwọn ọmọ wa, kí wọ́n kọ́ṣẹ́, kí wọ́n sì kàwé yanjú, kí wọ́n lè wúlò ní àwùjọ. Ọjọ́ ọ̀la wa ni wọ́n, ẹ jẹ́ ká tọ́jú wọn. Ìkéde wa láti iléeṣẹ́ Radio 103.5 FM.

0: orúkọ yín láti bọ́lẹ̀ tí ń pè wá o.
1: Orúkọ mi ni Patricia. Mo bẹ̀rẹ̀ sí ọmọ ilé ìbàdàn.
0: Kí lẹ pe orúkọ yín?
1: Ọmọ Ìbàdàn ni mo máa.
0: Ọmọ Ìbàdàn ni yín. Ọmọ Ọ̀yọ́. Kí lẹ mọ̀?
1: Ẹ̀fọ́ lórí ẹ̀fọ́. Ọmọ ilé-ìwé ni mo
0: máa. Okay.
1: Ẹ̀fọ́ lórí ẹ̀fọ́.
0: Okay.
1: Ẹ̀fọ́ Ìbàdàn tó jẹ́ ẹ̀fọ́ eléwé gbẹja.
0: Eléwé gbẹja.
1: Then,
0: ó dàbí ìgbà tí ẹ mọ̀ pé kò sí bá a ṣe gúnyán ta bá gbé odó ta bá lù ú mọ́ ìyá ẹ̀ ta jẹ́ ní pì ó máa ń dún kò dẹ̀ sí táwọn èèyàn ṣe nígbà títí ẹ̀ tán máa ní èèyàn yẹn fẹlẹ́ kò sí bọ́n ṣe ti ṣe ó dàbí ìgbà tí wọ́n dìídì ṣe àṣàkanni nǹkan kan rèé ọmọ yìí bó ṣe ń gbé ẹsẹ̀ yìí gbogbo ibi tó o bá gbẹ́sẹ̀ dé wọ́n á máa gbúrò ẹsẹ̀ ẹ ní ire kò síbi tí wọ́n ti ń fi odó gúnyán tí wọ́n ti máa ní wọ́n gúnyán níbẹ̀ yẹn tẹ bá wádìí ẹ tẹ bá lọ sílé tẹ bá béèrè pé kí ni ìdí tí wọn fi ń ṣe bẹẹ àṣà kan ni ẹ wádìí ẹ kẹ padà sọ fáwọn olùkọ yín níléèwé pé àṣà ilé wa ni o ẹ má sọ nǹkan ní ìsìwà ó dáa ẹ ṣeun tó radio 101.5 fm náà lẹwà ẹ má yí kúrò àdá fún àwọn ọmọléèwé yìí tó rọra pé tó dẹ béèrè tó jẹ́ pé àwọn nǹkan tí àwọn olùkọ́ lọ́dọ̀ tiwọn nínú ọ̀rọ̀ táwọn ń sọ òun ló jẹ́ kán fi máa béèrè pé wọ́n á ṣe máa máa jàn odó mọ ọmọ ní ẹsẹ̀ ó nídìí àṣà kan ni lọ́dọ̀ tiwọn.

Lorugo Gagba ti le se Radio 1 103.5 FM no na fin ki wa pe e se 10:30 si wa a se un lato oro te ti mu radio ni te ti gbe si oju kan te yi kuro ati eyin to se pe yi kuro e tun da pada tori mo mo pa awon eto kan wa te ni se ke ma gbo e se adupe gbo eyin te wa ni ilu eyin te wa ni biro amuno wa bẹ́ẹ̀ lẹ́yìn tẹ́ wà níbi control room ICT gbogbo yín fátátá mo mà dúpẹ́ lọ́wọ́ yìí alàgbà wálé ọmọ eégún bẹ́ẹ̀ náà ni mò ń dúpẹ́ lọ́wọ́ alàgbà fẹ́mi bẹ́ẹ̀ mò ń dúpẹ́ lọ́wọ́ fred ayẹni mò ń dúpẹ́ lọ́wọ́ pure gold ezechi ọ̀làṣàdé adétọ̀hún olúwọlé gbogbo yín fátátá lọ́kọ̀ọ̀kan léjèèjì alàgbà engineer adésínà mo mà kí yín alàgbà jẹjẹlẹ owó perez gbogbo yín lọpọ kan léjèèjì mo mà kí yín pé máa kú iṣẹ takuntakun tẹ ẹ ń jẹ ká máa tẹ ẹ síwájú tó ń gbọ wa ní kétékété ẹ ṣe o adúpẹ àwọn ètò wa tá a ráyè mú wá tó bá di ọsẹ yìí tó ń bọ a máa mú wá sí etí ìgbọ ó di dandan tá a tún jọ ṣe ìgbádùn ẹ ibi la ti ń dágbére tá a dágbére lékún lọ́wọ́ tá a dágbére láìsàn lọ́wọ́ tá a dágbére làálàá àti làásìgbò lọ́wọ́ ìbànújẹ́ ó kéré ó pọ̀ kò ní jẹ́ ti kankan nínú gbogbo àpátápátá tó bá ti ń di déédéé aago márùn-ún òwúrọ̀ ẹ jẹ́ kí a jọ pàdé nígbà tá a máa ṣídìí àwọn ètò wa lọ́kọ̀ọ̀kan léjèèjì sí etí ìgbóyín oorun ayọ̀ òun náà ni a ó sùn ó dàárọ̀. On behalf of management and staff of Radio 1103.5 FM, I do want to say to you, thank you for staying tuned. Join us at 5 a.m. later this morning when we open the station to you for your listening pleasure. On that, I'll just say thank you also to you for calling and for staying tuned. Good night, stay safe, and stay blessed. My name remains Omolola Olamijulo. Thank you.